0: गिलास तुम कुफा भी
1: ते वही लाइन से तो कुन्यूट फटे म्यान रेंटी फिश का वन लाला ना थी ये वन एम्प्रोवेंस टिलियर वन एक आज़ो अब्सिड आ दे नैना नास्ते आरा करेंगे इतम टिलियरिंग ना तो उसे निजान नफ नाटर रेटर रेटर ना तो वटरां तो करा करा बिप्यूं थी मनोज मार्क नाटर चिटिले ती तुम गायन Aon fanda mina na wotanwe mafnata zoka meti tsara mintsy irina mba voaja etina mba vaka koa mba tena hoatra zao foana va tsy dia hoe ary hoe malagasy alaza be amin'ny tsifanarandalana fa mba tena hoe anara-dalana foana malagasy zany
2: mieritreritry ny andeha zao dia efa mambolana mihitsy nefa moa zao voatafatra noho n'ilay tsy fihinana nefa dia tsy maintsy mandeha foana Zay aloha izany Antananarivo a dia hatrany ireny izany voatady vola inavaratra ao amin'ny mazava tsy nataraiky fa arakaraka an'le hoe vonda aloha dia zay no nataraiky fa raha fandiniana aloha tokony efa nandevatra amin'izay mihitsy fepetra takina mihina fa tsy ny ara-fahasalamana aloha izany tena fepetra takinay a araka ny tondrahanay hoe ny lalana sy ny andehananay dia rehefa salama ny vatana dia afaka mandeha
3: Efa elaela ihany efa tamin'ny 19 mars izao vao mba afaka mba mandehandeha kely aloha tsy efa tapa-bolana angaha zay vao mba hoe tena tapa-kevitra ny andeha mba manaraka lalàna ilay izy fa tena zay ohatra hoe gasy bosy misao tanana zay angambany
4: avy any Betafy zao izay a dia ndeha ho any Antananarivo sy efa vao nanomboka kelikely mihitsy la fikatonan'la lalana ny nandrasana azy tena mafy be asa ny enjehanany de tena mijaly be mihitsy na dia hoe sora zao dia mbola fijaliana be koa la fandehanana any mbola enjana be koa eo amin'ny resaka ara-bola tena tery be mihitsy zay maro zay fa fanambavohitra fa ny any koa zao na dia hoe mambola raha dia tena tsisy ninninina tsony mihitsyny any fa fijaliana be daholo Eo amin'ny mpitatitra izany dia tokony hoe hosarotina ihany aloha ilay mpitatitra izany e hoe amin'ilay fidiran'ilay olona vezivezy eo anaty tobila na hoe na dia ilay olona tokony hikasikasika an'ilay fekinana sindratra rehetra raha zao a tokony ndeha ny tanana izany dia hoe manao croise lebra foana ohatra fa tsy hoe mandehandeha fahatany any fa tsy ohatra ny talohatsy io fa mila mitandrina be
5: toerana analeha aloha avy any Betafo a andeha ho any Ambositra izany hoe avy aty atsera andeha ho any Ambositra ny antony nandehanana tety zany a namonjy raha raham-pianakaviana avaliana ao anay mpandeha aloha zany ny fisokafany lalana hatr'izay fa fotsiny a ny olagna zany a manoloana an'izay zavatra zay de na io ary mandeha ihany le zotra de manano sarotra ao anay mpandeha satria matatra ihany zay am'le valana retina vo tsy voafehy tanteraka aloha
0: Sotra tumbukula, sotra tumbukvava.